0: tó wọn mìíràn ẹ dín àgbìtọ dín àgbìtọ pa àmọràn yẹn tó yà sọ tó wọn mìíràn lọ dọ wa hu wọn mọ dọ wa hu mọnú yìí ń jà tó a sọ tó wọn mẹ mi tẹ pẹ gẹ wọn hẹn ẹyìn lẹyìn dọ wa hu ìjà wa sọnù sọ tó wọn mẹ ṣẹ mi nu ọjà wa rọjísírọmọn nù ẹ mọ tí yàtọ a tó fò fìkà yẹ lẹyìn àmì kpalikpo ìjà wa sọ wọn mọ nù kẹ a sọ tó wọn mẹ.
1: Ninu ọsa ẹ mọ ná ilé kọ́ mi tí wọ́n yẹn wá dó àwò wí máa lọ àdó nkọ́lọ́ mi dúró ẹ jẹ́ de alọ́pàdé ó rí mẹtìdé mọ̀ ń jẹ́ yìí mẹ́rin ayé ndéjì yá pọ́lé hàn yìí òwò ẹ̀dọ́ wá pàlẹ́ òwò ẹ̀dọ́ kéke yìí ànyà àmọ́ jẹ́ yìí lálọ́ nù níyà.
0: Lẹ́yìn nkọ́tọ̀ tí mi àánú ẹ̀yìn mọ́ nkpọ́ nna adírẹ́sì dèka ẹ̀ sá o
1: mọ́
0: eservice.impo.bg o lọ́ yẹ ìjìde ikọ̀ dọ̀dọ̀dọ̀dọ̀re ìhìnhìn lọ́ pọ́ de lẹ́yìn àti àwọn ẹ̀dọ́ agbẹ́ ẹ̀dẹ̀rẹ̀ nọ dèka dèka dèka dèka kíáwẹ̀ vọ́ bọ̀kùn náà bá yìí jí o lẹ́yìn ẹ̀dúró wọ̀ yẹ mọ́ yà kpla láńtì ọ̀dọ̀ wọ̀ ẹ̀tọ́ ẹ̀jí dọ̀ YouTube direction yà dẹsẹ̀ mpó jì ọ́ ọ̀dírì láńtì wà wẹ́dọ́ kékeré asọ́nu asọ́ dó mọ́ mi láńtì mi inú ẹ̀jẹ̀ ọ́ láńtì wà wẹ́dọ́ wàgbé dúró plẹ́ńdó nù nọ́ mi àánú pọ̀ mọ́ ọ̀dọ́ àhún tì mí ọmọ kọ́ńt lẹ́ka ìwọ́n jẹ́ mi ọ̀dọ́ àhún kọ́ńt lẹ́ka ló wà àhún kọ́ńt ọ̀dọ́ mọ́ ọ̀gbẹ́ dírí lẹ́ YouTube ọ̀mẹ́ kékeré sọ báyìí ẹnu gángan tí lè nọ inú vẹ́ẹ́vì yóò dọ̀ àdọ́ ẹ̀yìn ìfì lómi àpọ́nmọ́ òdígbò àwọn ọ̀dọ́ lẹ́yìn pọ̀ gbẹ́ ìfì mà dọ̀
1: dandandan
0: yi ẹdọ adọ yìí fi n'oṣe dọ yìí fi ọ ndékẹ dáre ń apá mi lẹyìn ọmọ
1: ẹdọgbẹ adọ yìí fi
0: ìfì
1: n'ẹdọ ẹdọ òtẹyìn bá bí ọ nùlọgbọn tí ọ̀nà yìí fi ọ jí nínú
0: ọmọ lọ wà bí ọ yìí fi ọ
1: dandandan ìyá wa
0: èyí àwọ sáflí
1: èyí n'ẹwà ẹdẹ gbọ lọtọ wọn n'ẹyìn ẹwà ẹdẹ gbọ n'ẹdọ ìfì lọ ẹdọgbẹ àbá ẹdọ kóńtù tọ kóńtù tí ní e-service lọ tọ nna do awo kɔnti anyamɔ n'o so gbɛɛ de n'o do mɛ de ɛnpo kɔnti kinyɛ taga ɛnpo taga kinyɛ de kɔnti tɔke yi ne do mɛ o eyi gbɔkɔ yi ŋtsi o awa wɛ ɔna wa we ne to dzi wa o keke o ne mɔ ɛmɔ ndze mɛ gɔ yi ne nyi mɔ mi ayi youtube dzi ya kpɔ o nutso ntɔ kpɔ do nu ya sɔ kpla dɔ keke ame alɔ nu no ne mi alɔ nu no hɔn tɔ yie ba yi dzi o na nyamɔ esɔti gbɔdɔ yagbe tsɔ kpɔ lagbe nyinu vevi de yagbe ayinu gbɔnno yagbe ba emɔ yagbe ba wa bu de ni o nyɔ eho yi wa tu mɛga edalɔ mɛ wa tu eho lɔ vlavo rezo ti le nsi de mtn ni le portable mɛ no o move yɔ celtis yɔ
0: o rezo lɔ pleŋ
1: pleŋ pleŋ
0: o rezo lɔ pleŋ wa tɔ mi xɔ rezo lɔ pleŋ ni nye mi ya tui to telefone di a ɛyin rezo di a sɔtɔ atui yɔ nyɔnikɛ di le no ne ko ikpɔn banki yɛ mo ya sɔtɔ atui tsɛn nyɔnikɛ di gbe le no
1: banki lɔ wopilen
0: banki lɔ wopilen
1: dekɔkpi tsi yi yɛ sɔ yi tɔsɔ domɛ
0: yɔ domɛ axɔɛ
1: ɔnɔ
0: ne yi vlavo eyin ke mo ntsi mi yɛrɛ mo problème de connexion va ali gbinu gbe yɔ n'o de nyi ni o hàn ayin ke yɔ
1: wɔn ne yi musumuna sɔtɔ portable kinyɛ di lomi wa nɔ do yi na ba wa fɛn yi ìwòrán eyi nọdò àmọ àléwọ yi dọtsẹ ọ dé nyọgò nà ànọmọ à ndzimọnà tó wọ sá hàn gò dé wò hàn àtúrọ nà mẹdùrọ yi nà wò trọ àtúrọ à.
0: Nọ yà agbọn vi ká n'enyi mi trọ yi trọ yi trọ ké yé zin wọ yi de eva di nò fún wò hàn wà trọ dúró àmù lónìí eva dirí mẹ yi wà ntsẹ wà kéka wà gbọ wà trọ vọ edi nò fún vi ká mi dà wọlé dunu nù. Nọ̀nà bí mi ò tó mọ n'enyi vlavo yẹ́nyìn ké mọ́ ọjà bọ̀kọ̀ àsọ̀hò dada de òlé lè su òlé kàńtó òlé kíjẹ́ ọ̀sà fi yóò lóòtsẹ̀ de ẹnu pleen sọ̀gbẹ̀ nà yóò alizante alizante lónìí tinagbe nọ ẹ̀yin mọ́ ẹ̀yin yìí gbọ́nà ànyìn fọ́dédésọ́ dó mọ́mẹ́gbẹ́ hàn tsi ènìyẹ pọ̀pọ̀ kò délé ànyìn numéro ànyìn portable di o ànyìn kakonu jìnnà sọ tó nọ nhẹ́ na sọ kakonu mẹbutọ gan sọ tó hùwọ dúró sigbẹlẹ an tí o tún náà hù rẹ dandandan awa bí ọ kóòdù lè fi ni ká n'ọmọ tí kakonu yẹ sọjà tó hùwọ yẹn n'a gbé yọ hù láàyè lẹyìn kpọ́ n'ọdẹ kpọ́ nyẹ ntọ kakonu yẹ nyiyan bọ̀dá ń ga tó hùwọ jẹlẹ ahọ.
1: N'enyi mi dza tó yọ leto khuwe inyo mo nko do we mame lo nyin mi le vivide ine so enu ti edo lo so do we mame o nigbe mo danda ya mo na ewe lo na sin fogbego fogbego e na o khome chan awe do e pa we mi nu ene ine go me de mo nje me o agbe YouTube ji ti ni importo agbe pore apore ha we do le on to ku i rezo de popu e ji mi awe to mi ten so MTN move e Celticia ni awe to ji negbe dro mo ehole host ehole hune banki ya banko ple ple ngon ogbele no to ku ni mo mo en lo droit metole ko dada metole I odogbe I awanu nene hanwe nga mi dage dage je so ni ba mo mi agbe dohun enu kakin kakin je ya do yo to do ba
0: na do mi no mi otoro to mo egbe mi ko hudo droit d'enregistrement mon Dieu on voit ça mon n'y a pas enregistrement non mais namo doa hu uawe le doa hu mon et n'est qu'une benamo agitok pa chigbe n'y a commune imi agewele agitok pa monune chigbe mon l'antin oui ça mon ahwenigba abi ahwema convention Enigma woman convention. Ni ja so do ma mere bi ko nyen re na kure woman nigma. Ja do ma me o. Nyen to. Ya so wa inu nhe na do me. But deni do wa khu monu wa to. Agbeto pa monu wa to. Ti bi ro mo e service particulier. Fi wa to ne. Ne o I tutorial. YouTube to cha me o. Agbe dream no nwi de. Ne ne ki ne yin ayin do wa khu. I ja so o ma so do ma me sugun ti mi nu ene o ya to e service pro lo professionnel pro le ele dune donc o ba ge mo nji no pa ko
1: ya lo ma apa ko ve yi en lo e do wa khure ja so itodo me o ya yi e service pro lo I wa san vo o ji e ko mo ni gbanyo de ya allo mi ko me de do wa e ho pa ko nyode iwe ma lo le mi si e ka mi no de charge no ha no ye o allo convention ni gban ton na ha we o e ni o particulier lo
0: particulier
1: yo e service particulier
0: na ge no kan mi gwa do me zero e ten ni yo agblevie ka vlavo e vi midi il est chukana ole do ke yo e va bi omo wa omo en lo mo vitere a yin vie ni reconnaissance d'enfant reconnaissance d'enfant e ro redele reconnaissance d'enfant yon na me wa o mai mi ba wa e vitere en lo ma ni vio le ni do ma ke ko va do no mande ja yin no pa ko ni o do ye de kan mi o
1: o yo don le si
0: o yo don le vio ke ko a wa o mande oji ye dalon enon enon lo mo sa evichere yen mele litore yin meche o ma no re o hun aso do a ho so mo me chigbe na chi mi nu ene
1: ene e won je
0: particulier o mo nu wa to do do wa kure danga won sa de viche yin ye vi o
1: oh
0: don ah agbete ji vi de do wa kure jinu vi o jimo wa ge mo jinu pa no wa tin a mo jinu chinu mi le nyu de na taro yin to nu pa ho ni
1: I mi ro sa mo if you are in Chile, we will be
0: there. La ringa wa nti mi no chore if you mado. No di do if you. Dakpa mi yo. Yon jeme ya. If you lok po ya zan, ke mo kwe ya yi di a o kont. Ti mi yo mo kont I service e de. Kont I se do mo, bo kwe ra ringa wa enregistrement. Asi nga son de kwe ya son do mame ti mi no la kwa so kwe. Ti mi va son to kaji yo. E do ha do kont. Contenant, il file le doigt sort à un dédié. Bon, il y a un mot de passe.
1: Non, mais il file une safrite à son rôle.
0: Bon, il file le gnac boulot. Mais moi, il file le gnac boulot. Vos mots de passe à hauteur et une safrite.
1: Une safrite.
0: L'eau, et comment? On a pas une fille à rien de room. Non, ils sont domaine. Ils t'en ont donc de mon nom. Mais là, soyons sanier. E won je mi a.
1: Ke ye joko ya mu awa jo tame
0: na. O wa ru tanu me buo.
1: Ko ho.
0: Ah.
1: I taga tutulo aba ni mo me ti fi yo zan.
0: Mele
1: I a ho so wa ta obi o taga mo tutu.
0: Eh eh. Ne mi de so sa frido so donu. I chumo chumi a chuo. Ah. Ne yin yen pa mo che aba ni yo le konongo na so to me bu nkomen. non come c'è anche una sotto per un come l'indang ah c'è il gioco nell'indare lo le ha e andiamo sa o andu tamene io e c'è a zanva su animo e non c'è la mo guedi io non è la un come gorule non è non fu guaglu in altro i neni e do conto ci minomo i service law yeni e so i filo so domio wa bio mo de pass mo jima inya o safri mo de pass no sugar ti mi lune me je mi nya mi ni ne même le au téléphone dio e ya ro mo de pass ni de so e so de me o me de keda nga wando da ringa hu horo
1: anyi ne ne hanu anyi mo he no me chu ya to go do no ya je si u fitore flavo ya e mo de mo wa ba yi au compte ji dio ya wa ne ne hande a don de un come lino to ku o ne tenre i fito lo do e no me chan ti nyo mo de pass lo yo ti anyi safri lo ya do homo nu ga safri lo adopu
0: on te ani
1: ya lagboji
0: nanyi eniyo na ya mwe nagbimole wa nchi drua mele au hume nanyi sa usafri juu
1: humwode akwele gbago
0: agwa mugbele mugbele ili nyafi utudwa kwa hume ya
1: mele doko game chando idume kumwe
0: haa lenyo olene
1: enyo nyanyano toto wa nyamu keto wa ule vevide nomi ile yi minyo nomi doo nomi joine hanwe awa ya ke troto jino nanya monje ime do taganyo ba nyi nube imi kweni mo uwa khosude hojiko Fernando ayin gban ga to tagania Fernando ya ke ba wa hani ma o ke to pring o no a onu chi ye do o no wale ai ja ime o enyi eche o pring
0: eyan ne
1: eyi mi agbe nyamo no ode nyamo ya iji ore gbedo mu adohun ai si de adoze mi jan o ran mi kinye le shi go we ko no go wa han go eyi e service impo be shi ji o awe o de chi ko drama menu yo na e service pro e service
0: particulier
1: ji o chi pe mo a hosu etore do iwa ko le ha me chi horo machine a lo nde do akọ ido do wa hude o dandan menu ye yin no ye do gbe ai e service pro ji ya wa aunu bo yi fi lo eyin horo na nyamo ya he nchi ni e code dashi gbang gbang gbang do yin safi o le o shi.

0: NPI le CAOJI lẹ́yìn sọ àwọn NPI lọ sọ jọwọ́ àsọ mẹsáàgì de káàdà ọ̀lẹ́ àwọn tẹlifóònù jì dó fún ti ẹ̀ wà rábì pọ̀ ẹ̀nà àwọn numéro de tẹlifóònù ẹ̀nà àwọn kàtẹ́nu sámú ẹ̀kàtẹ́nu tẹ́lẹ̀ tì í níkè. Ẹ gbọ́ náà ìfi wà gbé ọ yóò bí ọ àwọn NPI sọ jọwọ́ nínú kí àgbẹ̀ sọ mẹsáàgì ọ̀dà ó tó àwọn kàtẹ́nu ọ jìnnà ajá sì mọ́ ohun tẹ̀ ẹ̀ wẹ̀ yẹn o. Lóbi bu hẹn akpọ awọ ẹnu peyi lọ ẹmu yẹ wa ifi do nù o. Lẹyìn ohun tẹ yiwọ yọ yẹ sọ mẹsáàgì lọ dada o yẹ pẹ isọ domi mu ẹ onyotumi do ahun ike yẹ na rìpọ́ǹtì analọ tí òun mọ́lẹ̀ náà yẹ ni ọ. Adásí mu ohun tẹ wà awọ ifi. Awọ awọ ifi fà bí e kama na. Ẹ wa ifi yọ ntí pọtọ agẹ wa ọdúró. Ndóhun yẹn nọ́ọ̀mì wótọ́ ọ̀nà àyẹ̀mú dẹ́kun ẹnutìmí nu ọ̀kyẹ́ wọ́ dẹ́kun mamu ndi me yunu e ke na wa che gbe ye nde do yi filo ye nde do chelo ni gweri mi de gbe do gbe yi kon yi ba ye chukara yo ne yi ifi yo kho kho ito kho gamen ha no kho gamen ha aga ha wi fi fe ya gweri do e ve to china gweri no mi to enye mo mi po mo ne yi o vale no wa ye chukara e va e nu gbon gbon va no me no wo mi o do wa khu chu no khun kho va ye o won wa yi do no me iwa dalo iwa wedru akalo no iwa wedru mi mo je mea lo one yi youtube ji ipola cho weni do one do yi fi o do nti ado i mo a o mo ni gbanse tin kure na so do ka jize ka de suko e ho ti a ba na mo wa na o ho ti a kan wa na kuno enyo de go na cho ya vai ti eto eji o ti va nya fi a to ran eto bule me
1: tanu gbogbo na wo
0: aha nìyí wa lè ahọ́n ẹ̀hìn ayé mi ò dọ́ àkó ṣùgbọ́n tí ń dọ̀rọ̀ báyìí ní ìdìrẹ́ hàn tí báyìí náà ló kò sá direction general yà plakoyọ́ à finian gleekoyà parakoyọ́ à kandi à fidefide alada nìyí mi dù ú vọ.
1: mi ò tí ó lajà ọjà mọ́nú pọ́pọ́ lè nà mi hẹ́nẹ́ mi àwọ̀ ẹ̀rẹ́ ni. Enyo nya bi o nya di o so to ba nya ke to o ele vi vide nya so wa so do wa na me e radio to pa 104.3 e mi ko te do ko to en wa wa chin taga na na to mi wa no so san pe o nya bi o so de bo fo gi me da gbono agbedan macro hygiene mi ye na to wa ha o be